0: Nicholas Pridova, Bubare Kamaiho, Made na Fowl, Sonora de Bama Region.
1: Ndewo ndị na-ege anyị ntị, nọ n'akụkọ anyị nke Esan Binoculars Radio Uromi. Ugbu a kere akụkọ ụwa ndị a ka ọha n'uju. Ndị bi na Edo tọrọ gọvanọ Kpoholo maka nkwado o nyere ụmụ amaala Edo lọtara South Africa. Osote gọvanọ Edo kpọrọ ndị mmekọ oku ka ha gbasie mbọ ike nkwalite ọrụ nlekọta ahụike bụ. Onye isi ala Tinubu zigara mgbakọ ndị omeiwu iwu mgbanwe iwu gbasara ndị uwe ojii steeti. Ugbu a ka anyị leba anya n'akụkọ ndị a n'uju. Ndị bi na steeti Edo ekelela gọvanọ Monday Kpoholo maka inye ụmụ amaala Edo 41 si South Africa lọta 100. Onye ọbụla tinyere nkwanye ha ego mmazinye ji mmalite azụmahịa. Ha kwuru na nke a ga-enyere ha iweghachi ndụ ha ma rịọ ka gọọmenti na-elekọta ha ruo mgbe ha ga-ezukọsi ike n'ọrụ na ndụ. Ọzọkwa, osote gọvanọ Edo Dennis Idahosa akpọkuola ndị mmekọ na ngalaba ahụike ka ha rụkọ ọrụ ọnụ iji kwalite ọrụ nlekọta ahụike mbụ n'ofe steeti ahụ. O kwuru na mmekọ ihe ọnụ na-emejupụta atụmatụ nke ọma ka eme ka ndị Edo nweta ọrụ ahụike ka mma. N'ikpeazụ, onyeisi ala Bola Ham Tinubu ezigala ụlọ ndị nnọchite anya akwụkwọ iwu chọrọ ka emepụta ndị uwe ojii steeti site na mgbanwe iwu ọchịchị Naịjirịa. O kwuru na nke a ga-enyere aka mee ka nchekwa sie ike ma belata nsogbu nchekwa n'obodo. Tupu mpịachie akụkọ nke ihuruchi a, mgbanụ ka anyị leba anya n'ọkpụrụkpụ okwu ndị a wọrọ anyị isi akụkọ. Ndị bi na Edo toro gọvanọ Monday Kpoholo maka nkwado o nyere ụmụ amaala Edo lọtara South Africa. Osote gọvanọ Edo kpọrọ ndị mmekọ oku ka ha gbasie mbọ ike kwalite ọrụ nlekọta ahụike mbụ. Onye isi ala Tinubu zigara mgbakọ ndị omeiwu iwu mgbanwe iwu gbasara ndị uwe ojii steeti. Ọ bụ ebe a ka akụkọ anyị kwụsịrị. Daalụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọ na nche ka Chineke na-agọzie.
2: Ụdịdị oyi ezikwu bi ojú ọjọ siri ni ibikibi ti ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ iṣẹ́ Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ọ̀nà ìròyìn náà. Ẹni tí ó ti jẹ́ ààrẹ fún àwọn ẹgbẹ́ elétò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà ti kẹ́gbàjarè wípé kí àwọn aráàlú Uromi kan sá fún oúnjẹ ayédèrú tí ó lè kó ìnira bá àwọn ènìyàn. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ti ké sí ìjọba ìpínlẹ̀ Edo láti wá bá wọn dá sí ètò èyí tó ń lọ lórí ohun àmúṣagbára èyí tó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan. Ìjọba àpapọ̀ ti so ìfi owó kún owó ìdánwò àṣekágbá àti àwọn ọmọ iléèwé girama ìyẹn WAEC àti NECO rọ̀ títí di ìgbà tí wọ́n bá yanjú ìwádìí lórí àtiṣe bẹ́ẹ̀ àbí rárá. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ àwọn ẹgbẹ́ elétò ìlera lórílẹ̀-èdè yìí, ìyẹn National President of Environmental Health Officer, ti kégbàjarè wípé kí àwọn olùgbé ìlú Rome àti agbègbè rẹ̀ yàgò fún àwọn ayédèrú oúnjẹ àti àwọn oúnjẹ tó ti di májèlé síbi tí wọ́n kó wọn sí ní jíjẹ. Ẹni tó sọ̀rọ̀ yìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni ọmọọba Ọ̀wágàlè. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn oúnjẹ tí à ń jẹ sẹ́nu gẹ́gẹ́ bíi epo pupa àti àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àti àwọn onírúurú àwọn oúnjẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé ayédèrú rẹ̀ ló gbòde kan tí ó sì rí wípé ó lè kó bá ìlera nípa àrùn jẹjẹrẹ àbí àìsàn kíndìnrín. Òun ni ó ṣe jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé nínú àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àtàwọn oúnjẹ mìíràn bẹ́ẹ̀ òun ni ó fa àìsàn sí àgọ́ ara. Ó wá kéde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ṣàgbákò irú àìsàn bẹ́ẹ̀. Ó wá sọ fún àwọn tí ó jẹ́ alága fún àwọn olùtajà ní ìlú Rome àti àwọn ènìyàn tó ń tajà níbẹ̀ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ìlúra ní ìjọba àbílẹ̀ wọn láti lè jẹ́ kí wọ́n rẹ́yìn àwọn tí ó ń kó àwọn ayédèrú oúnjẹ bẹ́ẹ̀ wọ ìlú wá. Kò ṣàìrọ ìjọba ìpínlẹ̀ Edo láti tún túbọ̀ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlúra sí i kí ó lè bá kún wọn lọ́wọ́ àti rẹ́yìn àwọn ọ̀bàyíjẹ́ bẹ́ẹ̀. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ní African Union ti ké pe ìjọba ìpínlẹ̀ Edo láti wá bá wọn dá sí àpérò èyí tí ó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan ìyẹn Cote d'Ivoire nípa ètò ohun àmúṣagbára. Ìwé ìpè wá láti jẹ́ kí ẹni tí ó jẹ́ kọmíṣánà fún ètò àmúṣagbára ní ìpínlẹ̀ Edo wá bá wọn sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe ń lọ lórí ètò ohun àmúṣagbára. Ẹni tí ó mú ìwé ìpè wá ni ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Ọ̀gbẹ́ni Regis Tade. Òun ni ó kéde wípé ìpínlẹ̀ Edo jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tí ó ń gbìyànjú nípa ètò ohun àmúṣagbára tí wọ́n sì sọ wípé wọ́n fẹ́ kí wọ́n wá fi ọ̀rọ̀ bọ́ àwọn ènìyàn lórí ètò náà èyí tí ó bẹ̀rẹ̀ ní ogúnjọ́ oṣù keje títí di ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún tá a wà yìí. Ìjọba àpapọ̀ ti dáwọ́ dúró lórí àfikún owó ìdánwò àṣekágbá àti àwọn ọmọ ilé-ẹ̀kọ́ gíga ìyẹn WAEC àti NECO èyí tí wọ́n ti pète rẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ń ṣe ìfukùnlukùn pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn àti àwọn abẹnú lórí bí nǹkan ṣe ń lọ ní àárín ìlú láti lè jẹ́ wípé kí wọ́n mọ èyí tí wọ́n yóò ṣe lórí rẹ̀. Ẹni tí ó jẹ́ akọ̀wé fún ìpolongo ní ilé-iṣẹ́ náà Borí Owó Fọláṣadé òun ni ó kéde ọ̀rọ̀ yìí wípé ìjọba ti sọ̀rọ̀ di ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
3: All right, ladies and gentlemen, my name is Samson Alamanoso, known as the Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
4: Welcome to Sports Daily from Asian Binoculars Radio. I am Big Billy. First from the local sport, the National Sports Commission has applauded Nigeria's under-20 men's basketball team after they secured qualification for the 2026 FIBA Under-18 Afro Basketball Championship with an unbeaten run at the FIBA African Zone 3 qualifiers. In a separate news, FIFA has appointed American referee Ismael Fatt to officiate the highly anticipated 2026 FIFA World Cup semifinal between England and Argentina. In another development, Xabi Alonso urged Chelsea to develop a hunger for victory and said he wanted midfielder Bruno Fernandes to stay at Stamford Bridge in his first press conference as Chelsea boss. This is the Beat of Sports from Asian Binoculars Radio. I am Big Billy saying to have a lovely day and God bless you all.
5: Welcome to Entertainment News from Asian Binoculars Radio, Uromi. First, the headlines. Beg my father to set me free. Singer Adelankun's 37-year-old daughter cries out. Prison worse than being broke. Reaction trace, video of DJ Chicken in Cricri. My name is Judy Chinenye. Now the entertainment news in details. Funmi Adelankun, the daughter of a respected Nigerian gospel singer, Joseph Adelankun, has called out her father online. The 37-year-old, in a video shared by Megazone Testimony on social media, accused the celeb evangelist of maltreatment and holding her hostage, while pleading with the general public to help her beg the musician to set her free. Funmi, who has reportedly ran away from her father's house in Lagos, said, "I need my freedom. They should stop monitoring me." In a separate news, a video showing controversial content creator and disc jockey DJ Chicken at the Cricri prison has sparked reactions from Nigerians. It was reported that the entertainer was remanded in Cricri prison after he allegedly made threatening remarks against President Bola Ahmed Tinubu's son, Shehi. The video clip, which was recorded during a video by some of his associates on Monday, showed DJ Chicken very quiet, calm, and weak, unlike his usual energetic and outspoken personality. To wrap up the entertainment news, listen to the headlines again. Beg my father to set me free. Singer Adelankun's 37-year-old daughter cries out. Prison worse than being broke. Reactions trail video of DJ Chicken in Cricri. This was the day on entertainment news. Thank you for listening. I am Judith Chinenye saying enjoy the rest of your day.

0: Nlọsi ọyanụmụtada agbarịla ọsọ Mr. Friday Akedu datayanri lokal gọọmenti rebeja enya ọnache ebe dinirero shanusi beja damiedeyahe ri idumukeke gbelugbekisi edani ọtariri oibola president Bola Ahmed Tinubu ọdatami uwanemujanehu ale uwa lọsi representative enyaghe uhi nọremasha ọnebe nọ menyaghe mareha wọni agbamụmana ọsi 1999 ọda ahụ n'ụmụ bejada menyaghe aka ami egbanegbe lọsi ụtọ keke wọnagbamụmana nadachi ebe ọmụdagbareji eni representative ọprezent president Bola Tinubu data genyaghe ọni ebe ọmụdagbare na ọchi nara emụ bejadami okiye ọreha ebe kasha wụtọhe ọnachi ebeari ụtọ ma ame bejadami enyaghe ọfure n'ọkicha wụtọ na ọkiche mama che ọsesi ọkiche mama ame ụkama na iri masemeni dagbare wi esan binoculas redio abụbare kamaihụ med na fasonra debamarereja.
1: Ndewo ndị na-ege anyị ntị, nọ n'akụkọ anyị nke ESAN Binoculars Radio Uromi. Ugbu a kụrụ akụkọ ụwa ndị a ka ọha n'uju. Ndị bi na Edo tọrọ gọvanọ Kpoholo maka nkwado o nyere ụmụ amaala Edo lọtara South Africa. Osote gọvanọ Edo kpọrọ ndị mmekọ oku ka ha gbasie mbọ ike nkwalite ọrụ nlekọta ahụike bụ onye isi ala Tinubu zigara mgbakọ ndị omeiwu iwu mgbanwe iwu gbasara ndị uwe ojii steeti. Ugbu a ka anyị leba anya n'akụkọ ndị a n'uju. Ndị bi na steeti Edo ekelela gọvanọ Monde Kpoholo maka inye ụmụ amaala Edo 41 si South Africa lọta otu ndị narị. Onye ọbụla tinyere nkwanye ha ego mmazinye ji mmalite azụmahịa. Ha kwuru na nke a ga-enyere ha iweghachi ndụ ha ma rịọ ka gọọmenti na-elekọta ha ruo mgbe ha ga-ezukọsi ike n'ọrụ na ndụ. Ọzọkwa, osote gọvanọ Edo Dennis Idahosa akpọkuola ndị mmekọ na ngalaba ahụike ka ha rụkọ ọrụ ọnụ iji kwalite ọrụ nlekọta ahụike mbụ n'ofe steeti ahụ. O kwuru na mmekọ ihe ọnụ na-emejupụta atụmatụ nke ọma ka eme ka ndị Edo nweta ọrụ ahụike ka mma. N'ikpeazụ, onye isi ala Bola Ahmed Tinubu ezigala ụlọ ndị nnọchiteanya akwụkwọ iwu chọrọ ka emepụta ndị uwe ojii steeti site na mgbanwe iwu ọchịchị Naịjirịa. O kwuru na nke a ga-enyere aka mee ka nchekwa si ike ma belata nsogbu nchekwa n'obodo. Tupu mpịachie akụkọ nke ihuruchi a, gbanụ ka anyị leba anya n'ọkpụrụkpụ okwu ndị a wọrọ anyị isi akụkọ. Ndị bi na Edo toro gọvanọ Monde Kpoholo maka nkwado o nyere ụmụ amaala Edo lọtara South Africa. Osote gọvanọ Edo kpọrọ ndị mmekọ oku ka ha gbasie mbọ ike kwalite ọrụ nlekọta ahụike mbụ. Onye isi ala Tinubu zigara mgbakọ ndị omeiwu iwu mgbanwe iwu gbasara ndị uwe ojii steeti. Ọ bụ ebe a ka akụkọ anyị kwụsịrị. Daalụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọ na nche ka Chineke na-agọzi.
2: Ụdịdị ewuyi ezikwu bi ojú ọjọ siri ni ibikibi ti ẹti ngbọwa. Èyí ni ilé-iṣẹ́ iṣẹ́ Binoculars Radio èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dé sí ti ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Òwúlabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ìròyìn náà. Ẹni tí ó ti jẹ́ ààrẹ fún àwọn ẹgbẹ́ elétò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà ti kégbàjarè wípé kí àwọn aráàlú Yúróòpù kan sá fún oúnjẹ ayédèrú tí ó lè kó ìnira bá àwọn ènìyàn. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ti ké sí ìjọba ìpínlẹ̀ Edo láti wá bá wọn dá sí ètò èyí tó ń lọ lórí ohun àmúṣagbára èyí tó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan. Ìjọba àpapọ̀ ti so ìfi owó kún owó ìdánwò àṣekágbá àti àwọn ọmọ iléèwé girama ìyẹn WAEC àti NECO rọ̀ títí di ìgbà tí wọ́n bá yanjú ìwádìí lórí àtiṣe bẹ́ẹ̀ àbí rárá. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ àwọn ẹgbẹ́ elétò ìlera lórílẹ̀-èdè yìí ìyẹn National President of Environmental Health Officer ti kégbàjarè wípé kí àwọn olùgbé ìlú Yúróòpù àti agbègbè rẹ̀ yàgò fún àwọn ayédèrú oúnjẹ àti àwọn oúnjẹ tó ti di májèlé síbi tí wọ́n kó wọn sí ní jíjẹ. Ẹni tó sọ̀rọ̀ yìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni ọmọọba Ọwágàlẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn oúnjẹ tí à ń jẹ sẹ́nu gẹ́gẹ́ bíi epo pupa àti àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àti àwọn onírúurú àwọn oúnjẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé ayédèrú rẹ̀ ló gbòde kan tí ó sì rí wípé ó lè kó bá ìlera nípa àrùn jẹjẹrẹ àbí àìsàn kíndìnrín òun ni ó ṣe jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé nínú àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àtàwọn oúnjẹ mìíràn bẹ́ẹ̀ òun ni ó fa àìsàn sí àgọ́ ara. Ó wá kéde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ṣàgbákò irú àìsàn bẹ́ẹ̀. Ó wá sọ fún àwọn tí ó jẹ́ alága fún àwọn olùtajà ní ìlú Yúróòpù àti àwọn ènìyàn tó ń tajà níbẹ̀ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ìlera ní ìjọba àbílẹ̀ wọn láti lè jẹ́ kí wọ́n rẹ́yìn àwọn tí ó ń kó àwọn ayédèrú oúnjẹ bẹ́ẹ̀ wọ ìlú wá. Kò ṣàìrọ ìjọba ìpínlẹ̀ Edo láti tún túbọ̀ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera sí i kí ó lè bá kún wọn lọ́wọ́ àti rẹ́yìn àwọn ọ̀bàyíjẹ́ bẹ́ẹ̀. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ní African Union ti ké pe ìjọba ìpínlẹ̀ Edo láti wá bá wọn dá sí àpérò èyí tí ó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan ìyẹn Cote d'Ivoire nípa ètò ohun àmúṣagbára. Ìwé ìpè wá láti jẹ́ kí ẹni tí ó jẹ́ kọmíṣánà fún ètò ohun àmúṣagbára ní ìpínlẹ̀ Edo wá bá wọn sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe ń lọ lórí ètò ohun àmúṣagbára. Ẹni tí ó mú ìwé ìpè wá ni ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ọ̀gbẹ́ni Regis Tade. Òun ni ó kéde wípé ìpínlẹ̀ Edo jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tí ó ń gbìyànjú nípa ètò ohun àmúṣagbára tí wọ́n sì sọ wípé wọ́n fẹ́ kí wọ́n wá fi ọ̀rọ̀ bọ́ àwọn ènìyàn lórí ètò náà èyí tí ó bẹ̀rẹ̀ ní ogúnjọ́ oṣù keje títí di ọjọ́ 24 oṣù kejì ọdún tá a wà yìí ìjọba àpapọ̀ ti dáwọ́ dúró lórí à ń fi kún owó ìdánwò àṣekágbá àti àwọn ọmọ ilé-ẹ̀kọ́ gíga ìyẹn WAEC àti NECO èyí tí wọ́n ti pète rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ń ṣe ìfukùnlukùn pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn àti àwọn abẹnu lórí bí nǹkan ṣe ń lọ ní àárín ìlú láti lè jẹ́ wípé kí wọ́n mọ èyí tí wọ́n yóò ṣe lórí rẹ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé fún ìpolongo ní ilé-iṣẹ́ náà borí owó Fọláṣadé òní ó kéde ọ̀rọ̀ yìí wípé ìjọba ti sọ̀rọ̀ di ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
3: All right, ladies and gentlemen, my name is Samson Alamano, also known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esam Banakola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
4: Welcome to Sports Daily from Esam Banakola Radio. I am Big Billy. First from the local sport, the National Sports Commission has applauded Nigeria's under-20 men's basketball team after they secured qualification for the 2026 FIBA Under-18 Afro Basketball Championship with an unbeaten run at the FIBA African Zone 3 qualifiers. In a separate news, FIFA has appointed American referee Ismael Fart to officiate the highly anticipated 2026 FIFA World Cup semifinal between England and Argentina. In another development, Xabi Alonso urged Chelsea to develop a hunger for victory and said he wanted midfielder Edinson Fernandez to stay at Stamford Bridge in his first press conference as Chelsea boss. This is the Beat of Sports from Esam Binoculars Radio. I am Big Billy saying to have a lovely day and God bless you all.
1: Welcome to Entertainment News from Esam Binoculars Radio, Uromi. First, the headlines. Beg my father to set me free. Singer Adelokun's 37-year-old daughter cries out. Prison worse than being broke. Reaction trace. Video of DJ Chicken in Krikri. My name is Judy Chinenye. Now the entertainment news in details. Funmi Adelokun, the daughter of a respected Nigerian gospel singer, Joseph Adelokun, has called out her father online. The 37-year-old, in a video shared by Megazone Testimony on social media, accused the televangelist of maltreatment and holding her hostage while pleading with the general public to help her beg the musician to set her free. Funmi, who has reportedly run away from her father's house in Lagos, said, "I need my freedom. They should stop monitoring me." In a separate news, a video showing controversial content creator and disc jockey DJ Chicken at the Krikri prison has sparked reactions from Nigerians. It was reported that the entertainer was remanded in Krikri prison after he allegedly made threatening remarks against President Bola Ahmed Tinubu's son, Sheyi. The video clip, which was recorded during a video by some of his associates on Monday, showed DJ Chicken very quiet, calm, and weak, unlike his usual energetic and outspoken personality. To wrap up the entertainment news, listen to the headlines again. Beg my father to set me free. Singer Adelokun's 37-year-old daughter cries out. Prison worse than being broke. Reactions trail video of DJ Chicken in Krikri. This was today on Entertainment News. Thank you for listening. I am Judith Chinenye saying enjoy the rest of your day.

0: iwu mgbanwe iwu gbasara ndị uwe ojii steeti. Ugbu a, ka anyị leba anya n'akụkọ ndị a n'uju. Ndị bi na steeti Edo si South Africa lọta 100 naira. Onye ọbụla tinyere nkwanye ha ego mmazinye ji mmalite azụmahịa. Ha kwuru na nke a ga-enyere ha iweghachi ndụ ha ma rịọ ka gọọmenti na-elekọta ha ruo mgbe ha ga-ezukọsi ike n'ọrụ na ndụ. Ọzọkwa, osote gọvanọ Edo Dennis Idahosa akpọkuola ndị mmekọ na ngalaba ahụike ka ha rụkọ ọrụ ọnụ iji kwalite ọrụ nlekọta ahụike mbụ n'ofe steeti ahụ. O kwuru na mmekọ ihe ọnụ na-emejupụta atụmatụ nke ọma ka eme ka ndị Edo nweta ọrụ ahụike ka mma. N'ikpeazụ, onyeisi ala Bola Hamtin mbụ ezigala ụlọ ndị nnọchiteanya akwụkwọ iwu chọrọ ka emepụta ndị uwe ojii steeti site na mgbanwe iwu ọchịchị Naịjirịa. O kwuru na nke a ga-enyere aka mee ka nchekwa sie ike ma belata nsogbu nchekwa. Mayara ọkpụrụkpụ okwu ndị a wọrọ anyị isi akụkọ. Ndị bi na Edo toro gọvanọ Monde Okpeholo maka nkwado o nyere ụmụ amaala Edo lọtara South Africa. Osote gọvanọ Edo kpọrọ ndị mmekọ oku ka ha gbasie mbọ ike kwalite ọrụ nlekọta ahụike mbụ. Onyeisi ala Tinubu zigara mgbakọ ndị omeiwu iwu mgbanwe iwu gbasara ndị uwe ojii steeti. Ọ bụ ebe a ka akụkọ anyị kwụsịrị. Daalụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọ na nche, ka Chineke na-agọzi.
1: Odede wuyi ezikwu bi ojú ọjọ ṣe rí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Iṣẹ́ Abinakular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yorùbá. Ìròyìn ló ń dẹ́sẹ̀ tí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ìròyìn náà. Ẹni tí ó ti jẹ́ ààrẹ fún àwọn ẹgbẹ́ elétò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà ti.
2: Across the nations, love them my.
1: Ohun àmúṣagbára èyí tó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan. Ìjọba àpapọ̀ ti so ìfi owó kún owó ìdánwò àṣekágbá àti àwọn ọmọ iléèwé girama ìyẹn WAEC àti NECO rọ̀ títí di ìgbà tí wọ́n bá yanjú ìwádìí lórí àtiṣe bẹ́ẹ̀ àbí rárá. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.

ayédèrú oúnjẹ àti àwọn oúnjẹ tó ti di májèlé síbi tí wọ́n kó wọn sí ní jíjẹ. Ẹni tó sọ̀rọ̀ yìí, tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni ọmọọba Ọ̀wágàlẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn oúnjẹ tí à ń jẹ sẹ́nu gẹ́gẹ́ bíi epo pupa àti àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àti àwọn onírúurú àwọn oúnjẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé ayédèrú rẹ̀ ló gbòde kan tí ó sì rí wípé ó lè kó bá ìlera nípa àrùn jẹjẹrẹ àbí àìsàn kíndìnrín. Ó ní ó ṣe jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé nínú àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àtàwọn oúnjẹ mìíràn bẹ́ẹ̀

0: ịmepụta atụmatụ nke ọma ka eme ka ndị Edo nweta ọrụ ahụike ka mma. N'ikpeazụ, onye isi ala Bola Ham Tinubu ezigala ụlọ ndị nnọchite anya akwụkwọ iwu chọrọ ka emepụta ndị uwe ojii steeti site na mgbanwe iwu ọchịchị Naịjirịa. O kwuru na nke a ga-enyere aka mee ka nchekwa sie ike ma belata nsogbu nchekwa n'obodo. Tupu mpịachie akụkọ nke ihuruchi, Edo lọtara South Africa. Osote gọvanọ Edo kpọrọ ndị mmekọ oku ka ha gbasie mbọ ike kwalite ọrụ n'iwu gbasara ndị uwe ojii steeti. Ọ bụ ebe a ka akụkọ anyị kwụsịrị.
1: Èyí ni ilé-iṣẹ́ iṣẹ́ àbáyé Nagola Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yorùbá. Ìròyìn ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ọ̀nà ìròyìn náà. Ẹni tí ó ti jẹ́ ààrẹ fún Gbàjáre wípé kí àwọn aráàlú Yorùbá kan sá fún oúnjẹ ayédèrú tí ó lè kó ìnira bá àwọn ènìyàn. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ti ké sí ìjọba ìpínlẹ̀ Edo láti wá bá wọn dá sí ètò èyí tó ń lọ lórí ohun àmúṣagbára èyí tó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan. Ìjọba àpapọ̀ ti so ìfi owó kún owó ìdánwò àṣekágbá àti àwọn ọmọ iléèwé girama ìyẹn wáyẹ́ẹ̀kì àti nẹ́kò rọ̀ títí di ìgbà tí wọ́n bá yanjú ìwádìí lórí àtiṣe bẹ́ẹ̀ àbí rárá. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́.

0: ṣe ṣẹlẹ̀.
1: Tó jẹ́ pé ayédèrú rẹ̀ ló gbòde kan tí ó sì rí wípé ó lè kó bá ìlera nípa àrùn jẹjẹrẹ àbí àìsàn kíndìnrín. Òun ni ó ṣe jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé nínú àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àtàwọn oúnjẹ mìíràn bẹ́ẹ̀, òun ni ó fa àìsàn sí àgọ ara. Ó wá kéde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ṣàgbákò irú àìsàn bẹ́ẹ̀. Ó wá sọ fún àwọn tí ó jẹ́ alága fún àwọn olùtajà ní ìlú Yúrómì àti àwọn ènìyàn tó ń tajà níbẹ̀ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ìlúra ní ìjọba àbílẹ̀ wọn láti lè jẹ́ kí wọ́n rẹ́yìn àwọn tí ó ń kó àwọn ayédèrú oúnjẹ bẹ́ẹ̀ wọ ìlú wá. Òṣàìrọ ìjọba ìpínlẹ̀ Edo láti tún túbọ̀ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlúra sí i kí ó lè bá kún wọn lọ́wọ́ àti rẹ́yìn àwọn ọ̀bàyẹ́jẹ́ bẹ́ẹ̀. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ní African Union ti ké pe ìjọba ìpínlẹ̀ Edo láti wá bá wọn dá sí àpérò èyí tí ó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan ìyẹn Cote d'Ivoire nípa ètò ohun àmúṣagbára. Ìwé ìpè wá láti jẹ́ kí ẹni tí ó jẹ́